principe mot dot fembre fer besna ni vo na it vno di vot ben choi so ben noti vo ben so ti ri so sbi a Cristo javers ke bazi ni vo na ver vo se nero na fare eron shop ti nero fti a so eron afti tu te na vin den shairi ta yo nu ta ins un marin ti er fo bo sente vari eron khem pai e hu tho va fai ni